balẹ̀ fọlọ́run ọba tó ń gbogbo forí balẹ̀ ẹ fún ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó ń ṣọ́ wa ọlọ́run tó ń pèsè fún wa ọlọ́run tó ń dáàbò bò wá ọlọ́run tó ń ṣe wá lóore ọlọ́run tó ń yọ wá nínú ibi ọlọ́run tó ń mọ̀ọ́mọ̀ taari àwọn oore tá àwọ́ tì sọ́dọ̀ wa kábíyèsí ọba mi òkè ibà rẹ o ọlọ́run tí kìí wo tèdè tẹ̀yà ọlọ́run tí kìí wo tọjọ́ orí kó tó ṣoore fún ni ọba tí ò gbowó tí kìí gba obì lórí oore bàǹtàbàǹtà tó ń ṣe nínú ayé wa ọlọ́run tó ń náṣẹ kọmọ ó wà nínú kó gbébẹ̀ láì nínira kó sì wá sáyé nípẹ̀sẹ̀ ọba tó ń dẹ́rìn pàgàn tí wọ́n ti rò pé kò lè lọ́wọ́n ọba tó ń jẹ́ kíyàwó tó délé ọkọ̀ láì mú nkankan débẹ̀ ó do ní nǹkan rẹpẹtẹ ọlọ́run náà tó ṣe pé ọkùnrin táwọn èèyàn ti ẹ̀ ń wò pé eléyìí kẹ̀ igi rẹ̀ ò lè léso kan tó wá digi eléso àjàrà ọba tó ní àṣírí lọ́wọ́ tí ò sì fi hàn ẹnikẹ́ni ọba tó mọ nǹkan téèyàn kan ò mọ̀ tó sì wá ń wo gbogbo wa bí ìgbà tí ò rí nkankan kábíyèsí ọba tó ń fobìnrin ṣolórí ọba tó ń gbọ́lá fọkùnrin ọba tó ń jẹ́ a máa wí ká máa rí wí ọba tó ń jẹ́ alájú ká lè ríran ọ̀dà ẹ̀yìn mẹ́bí bá kẹ́ máa kà á lọ lọ́dọ̀ tẹ̀yìn náà kémi náà máa fọkàn tẹ̀mí náà kà á lọ bí lórúkọ ọba ńlá àrí ìró àlàálà funfun gbò ọba tá à ń pè wájú tó ń dáhùn lẹ́yìn ara gúúsù ń pè ó ń dáhùn láréwá ìwọ oòrùn ń sọ̀rọ̀ ó ń dátìlà oòrùn lóhùn bẹ́ẹ̀ náà ni òòṣà ìṣe ti kálukú fún kábíyèsí ọba àwa sọ pé ẹ ṣe láàárọ̀ ọ̀tọ̀ ni o adágbére dí ọjọ́ mélòó sẹ́yìn wípé a tún pàdé láyọ̀ ọba tó ń sọ̀rọ̀ dòótọ́ ìwọ sọ wíwí ni tiwa àṣẹ ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó ń fi àṣẹ sọ̀rọ̀ wa pé a tún pàdé láyọ̀ ìyá ọba tó ṣe é bẹ́ẹ̀ náà láwárí fún ó ní ọba tó ń pa wá mọ́ tó ń ṣọ́ wa náà láàmà aforíbalẹ̀ fún yín lóòrọ̀ tòní kùtùkùtù òwúrọ̀ ajípọnmi wọn kìí pè rú níwájú ọba mi òkè torí pé nigin níjẹ́ kómi rú wọn ó mọ́ lónìí ọjọ́ karùn-ún nínú oṣù kẹwàá ọdún 2026 ó kà mí yẹ ó kà yín yẹ ó ka gbogbo wa yẹ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè iléeṣẹ́ Radio 1 ẹ̀ka iléeṣẹ́ Radio Nigeria tó kárí ayé torí kò sí pínlẹ̀ tẹwà tẹ́ ẹ̀ ti ní rí ó yá ẹ̀ka tìpínlẹ̀ èkó la wà yí Radio 1103.5 FM láti kàn án sí wa pé a kó ojúmọ́ rẹ ojúmọ́ tèní ọ̀yẹ̀ tó là á là sówó á là sọ́lá á là sọmọ fún gbogbo wa torí pé tí ìṣínbàlà inú olóko a máa dùn ni ọba mi òkè yóò jẹ́ kọjọ́ òní ó là síbi fún gbogbo wa lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio 1 ọ̀gbẹ́ni Abiola Peters mo kí wa kó ojúmọ́ rẹ lórúkọ gbogbo àwọn ọ̀gá ọ̀gá lẹ́ka jẹ̀ka mo kí wa pé èní á sàn wá àdúrà wa gbà a ò ní yé dúpẹ́ ẹnu ọpẹ́ wa ò sì ní kan láti dúpẹ́ òní sú wa torí wípé continuously la máa rí oore gbà látọ̀dọ̀ ọba tó lo oore lọ́wọ́ adétohun àtọ́kẹ́ olúwọlé lórúkọ mi ẹ káàárọ̀ ń bí o ẹ káàárọ̀ ń lé o ẹ ń lẹ́nu ọkọ̀ kẹ̀kẹ́ márúwá lẹwà ẹ mà káàárọ̀ ń bẹ̀ orí ọ̀kadà lẹwà tẹ́ ẹ lo airpc ẹ káàárọ̀ o ibi iṣẹ́ lẹ́yìn wà tẹ́ ẹ ti jí láàárọ̀ tòní ọlọ́run ò ní jẹ́ṣẹ̀ ó ṣẹ́ gbogbo ẹni tó ń ṣiṣẹ́ o àti ṣiṣẹ́ àti kọwọ́ bọṣẹ́ wà iṣẹ́ ò ní ṣẹ́ gbogbo wa torí pé gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ èrè ni wọ́n ń jẹ ọba mi yóò fi tààbù èrè yóò fi ta gbogbo wa lọ́rẹ̀ ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ gbogbolé ìkànnì 103.5 FM ibẹ̀ lẹwà ẹ má yí kúrò ọlọ́run olóore yóò ṣòre ayọ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa àmín.

0: me let
1: àfúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó ń kó ìlú mọ̀ọ́ká ni wá ti létoko lọ́ ti ń gbọ́ wa bójà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó ta nítorí kọ́ńtà.

0: 103.5 FM lásìkò ẹ̀tọ́ yìí ẹ̀ má bínú sí wa pé ó rí bẹ́ẹ̀ ẹ gbà wá bá àti rí ọlọ́run ọba mi òkè yóò gba gbogbo wa lọ́wọ́ kí lélẹ́ ọlọ́run ọba mi yóò ṣoore tuntun fún wa ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ọjọ́ ní gbogbo wa la máa rí ajé jẹun ajé àyà ni a wá jẹran ọ̀gẹ̀dẹ̀ torí pé ẹran ọ̀gẹ̀dẹ̀ báyìí òun ni ajé ń jẹ lótùú rẹ̀ àti ní àtẹ̀yìn àtàwọn àtàwọn gbogbo wa láàrí ti ajé ṣe àní bárayọ́ tí atalọ́wà àtàbọ́wà gbogbo ẹ̀ yóò mú yín gbogbo yóò mú dání ẹ̀káàárọ̀ mà ẹ̀káàṣà ẹ̀káàárọ̀ gbogbo ẹ̀yìn olólùfẹ́ kan ní 103.5 adé tó wọn olúwọlé lórúkọ mi.
1: Àìláì ó dáa bójúmọ́ bá ti mọ́ ńlá gbóhùn àárírí bí mọ́ ńlá gbóhùn àdàbà ojúmọ́ òní mọ́ kí balùwẹ̀ ó máa gbọ́rẹ ní orí kí n balẹ̀ kó máa rí nǹkan mú lágbára ti ọlọ́run jẹ́gẹ́dẹ́gẹ́dẹ́ ẹ̀yin tá a sì kalẹ̀ ọ̀gẹ̀dẹ̀ tá a gbé kalẹ̀ ẹpajẹ́ kó wá jẹ́ torí pé jẹ́gẹ́dẹ́gẹ́dẹ́ ajé wá jẹran ọ̀gẹ̀dẹ̀ tí a tèmi àtìwọ́ náà ajé kó máa wọlé sọ̀dẹ̀ kàlùkù rọ̀ ẹ kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí rédíò 101.5 níbẹ̀ náà láwà tá a ti ń dá bí ẹdùn rọ̀ bí òwe stable of radio nigeria abdul fatah abdul gafar ló kọ ẹgbẹ́ máa mú àwọn àtúkù inú ìwé ìròyìn tó jáde láàárọ̀ yìí.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ in the nation tó jáde láàárọ̀ tòun òun náà ni ìròyìn yìí ló ti lé sójú ìwé ìròyìn ọ̀hún lọ́wọ́ òkè báyìí ló wà ó tó sọ pé Adeleke lò wọ́n ní àwọn àkànṣe iṣẹ́ àwọn iṣẹ́ kànrìnkànrìn èyí tá rẹ̀ Bọ́lá Ahmed Tinubu ṣe ló ń jẹ́ kápá àwọn tó fẹ́ bá wọn díje dupò ó tún máa jábọ́ sí i. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn the nation yìí kan náà àwọn ìròyìn tó jẹ balógun tí wọ́n fẹ́ àyàkànkà ṣe é mọ̀ wípé orí ọmọ kékeré gba apá kátà àyà àyà ẹ̀ lálẹ́gbẹ́rú ẹ̀ka àwọn gómìnà gbogbo wọn ti ṣetán ológun tí wọ́n fẹ́ àyàkànkà ṣe é mọ̀ wípé orí ọmọ kékeré kò gba apá kátà àyà àyà ẹ̀ lálẹ́gbẹ́rú ẹ̀ka àwọn gómìnà gbogbo wọn ti ṣetán wọn ni lọ́wọ́ tá a wà yìí kò sí nǹkan méjì tá a ṣe torí wípé tó bá ti ya eégún báyìí ọ̀rẹ́ náà gbọ́dọ̀ fọ́lò ni láti máa ṣe polongo fún ààrẹ Bọ́lá Ahmed
1: Tinubu. Ìjẹ́ ẹ ti wá gbọ́ o ààrẹ yóò gbégbá orókè ní gbogbo ilẹ̀ Yorùbá yóò gbégbá orókè lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ tá ń sọ di mímọ́ onílù òní tó tú ẹni mojú ògún ojú ògún nípa bí ẹ̀ ń rè ọ̀rọ̀ yìí ló tẹnu ọba ìlú Èkó jáde olówó Èkó bàbá Fuadi tí wọ́n sọ di mímọ́ pé ẹ la fọkànbalẹ̀ ọmọ Nàìjíríà ìrètí ń bẹ fún yín ààrẹ wọlé sọ̀bí lẹ́kọ̀ọ́.
0: Ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ nínú àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní ìwé ìròyìn leadership òun náà ti gara wọn dúró wájú mi wámúwámú báyìí ni ìwé ìròyìn daily sun òun náà sọ pé mo wà ẹ mú mi torí pé rómi báyìí ńlaṣọ máa ṣe oge o nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ tòní òun náà ni wọn ti ń sọ̀rọ̀ wípé ètò ààbò lórí àwọn agùnbánirọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ àmú lọ́kùnkúndùn tọmọ fẹ́ lọ sìnrú kó di ohun táwọn òbí ó máa sunkún máa ya owó kiri lọ́wọ́ ọ̀rẹ́ àtọ̀tá kì kò yẹ kó rí bẹ́ẹ̀
1: o. Ìjẹ́ ẹ ti wá gbọ́ o wípé inú ìwé ìròyìn láàárọ̀ tòní ó tún wú sí ní ọkàn rí ọ̀kan tọ̀rí bẹ́ẹ̀ lèrò pọ̀ sí lẹ́yìn lìgálí gan fúnra rẹ̀ ìrò èrò pọ̀ lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni o nípínlẹ̀ Delta ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Kaduna 1,000,000 àwọn obìnrin ni wọ́n pàdé nílùú Àbújá nítorí ìtani nítorí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni o.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ tòní òun náà ni wọ́n ti ń sọ̀rọ̀ ilé ẹ̀kọ́ UI àwọn ilé ẹ̀kọ́ ńláńlá kan nìyẹn àwọn ilé ẹ̀kọ́ kànrìnkànrìn lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ aládàáni àtàwọn tó tún jẹ́ ti ìjọba ni wọ́n sọ pé wọ́n léwájú bẹ́ẹ̀ ni wọ́n léwájú dáadáa torí pé aṣọ funfun báyìí náà ni màá jọ̀gá láàrin àwọn aṣọ níbi ká ṣiṣẹ́ ìwádìí wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ torílẹ̀‐èdè Nàìjíríà a ò lọ́mú tìlú kọ̀ọ̀kan fi kọ́bà tiwa o wọ́n ní à ń léwájú ẹ jẹ́ fojú sẹ́kọ̀ọ́ torí pé ẹ̀kọ́ òun la gbà.
1: Ìjẹ́ ẹ ti wá gbọ́ o òní gangan làyájọ́ àwọn olùkọ́
0: olùẹ̀kún ni
1: ìjẹ́ ẹ ti wá gbọ́ o èní làyájọ́ àwọn olùkọ́ lónìí nípínlẹ̀ Ọ̀yọ́ olùkọ́ ò ní lọ bí iṣẹ́ o wọn ṣàjọyọ̀ torí pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde káwọn òṣìṣẹ́ ọba kí wọ́n wà nílé lónìí work free day lónìí fún àwọn olùkọ́ láti fi ṣàjọyọ̀ wọn.
0: Ẹ̀yin olùkọ́ ẹ ṣe ẹ kú ìtọ́jú wa ọlọ́run ó jẹ́ káwọn ọmọ tí yín náà ó ṣoríire o torí wípé bá àwa tá a wà bí olùkọ́ ni àwọn dókítà tó wà lọ́sípítà olùkọ́ ni àwọn nọọsì olùkọni lọ́yà tó ń bẹ lẹ́ka ètò ìdájọ́ olùkọni àwọn tí wọ́n wà lójú ọ̀rọ̀ ètò ìṣúná olùarẹ́ gan lórílẹ̀-èdè gbogbo ayé olùkọni ẹ̀yin olùkọ́ eré yín ẹ jẹ́ látàyé bí ni títí tẹ́sì jẹ́ nínú ìgbádùn àtàlàáfíà ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn àwọn mọ̀lẹ́bí ilé adé kan wọ́n pariwo sókè wọ́n ní iléeṣẹ́ láska iléeṣẹ́ láska ẹ dákun ẹ dábọ̀ nǹkan tùlùtùlù lè fẹ́ gbà lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ bá gbé katakata débẹ̀ ẹ fẹ́ jẹ́ ká wo ìyá ni o.
1: Ǹjẹ́ ẹ ti wá gbọ́ káwo máa ya ni ẹgbẹ́ òṣèlú PDP adíje dupò wọn ní ìpínlẹ̀ Abia ọ̀gbẹ́ni Kelechi Anochike ó ti sọ di mímọ̀ oníṣẹ́ rí àdéhùn pàdé gómìnà rẹ lóṣooṣù meet your governor every month òun ṣe fún ẹ̀yìn aráàlú ní ìpínlẹ̀ Abia bóun bá ti wọlé sọ bí elékùọ oṣooṣù làwọn ó máa ṣe pàdé mọ̀lẹ́bí táwọn sì máa sọ̀rọ̀ ọ̀nà àbáyọ sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tò ní àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ni wọ́n ti sọ wípé ẹ jẹ́ ká máa ṣe àyẹ̀wò àwọn kándídéètì kó tó di pé a máa náwó mú kan ẹjọ́ máa dọ́dọ̀ wa ká kọ́kọ́ máa wò ó ẹ̀yìn kó má kàn jẹ́ wípé fúnra yín lẹ́sìn dá ọwọ́ wú lẹ́wàá tari kò mọ̀ kò wá rí kò mọ̀ rí kan sọ́dọ̀ wa tá a ṣẹ̀ máa wákọ̀ ní tẹ̀tẹ́rìn.
1: Ìjẹ́ ẹ ti wá gbọ́ ojú pé ẹsẹ̀ pélé àṣáyẹ́ni làṣáyẹ́ni èdè ẹni lè di ẹni oníbàyẹ̀kù gbáṣà ilẹ̀ àwórì lárugẹ ó gbé èdè àwórì lárugẹ ó gbé ìran àwórì lárugẹ ojú pé lọ́ba lọ́ba pàdé olóṣèlú pàdé lánàá lánàá nílùú ibà láti ṣe ọdún ayẹyẹ eégún eléyìí tó yà láàárọ̀ ọ̀tọ̀ tó fi gbé àṣà àlùbà àti ilẹ̀ àwórì tó fi gbé lárugẹ ọba dr suleiman adesina rajé asade èmi ò kórú ẹ rí o
0: eégún
1: iṣan lọ́nà ọgọ́rùn-ún.
0: Ọmọ eégún ni wá o ọmọ
1: eégún
0: ni wá
1: o
0: ọ̀pọ̀ èèyàn tó fẹ́ fẹ́ wà lóto yìí ọmọ eégún ni wá.
1: Ẹ gbọ́ mi ẹ tún mọ́ mi ní ọ̀dọ̀ mi.
0: Ọkú.
1: Èmi.
0: Ọkú.
1: Ọmọ olúbàkú ọmọ afẹ́jáyé já.
0: Ọkú ọkú.
1: Ọmọ kókó lẹ̀kùn ajíkànláàjì. Eré ìdíjọ́ mi ọjọ́ rí.
0: Eré mi ìdíjọ́ mi ọjọ́ rí òpè làákànlú ọmọ dàbí olúwo. Ọ̀la ǹjẹ́ ẹ ti gbọ́ pé nínú ìwé ìròyìn tó jáde láàárọ̀ tò ní ìwé ìròyìn The Nation tó gara síwájú wa láàárọ̀ tò ní wọ́n ti ní. Ẹ jẹ́ ká máa wà nílajú gbogbo ìgbà tá a bá fẹ́ rìnrìn àjò ẹrù tá a fẹ́ gbà kárí pé a wò ó dáadáa a mọ̀ ó dáadáa ta lẹni tó fẹ́rù ránṣẹ́ ta lẹni ó ní àgbẹ̀ fún kó má bàa di wípé ẹrù gbà bá ń gbé fún wọn 4000 lẹ máa sọ 2000 jálẹ̀ kó má padà wá di ohun tí ó padà wá rán ni síbi ẹ̀wọ̀n tí mọ̀lẹ́bí ó máa wá sọ fún lẹ́nu.
1: Ìjẹ́ ẹ ti wá gbọ́ olóòtú tó wọ́n.
0: Eléyìí yóò dẹ̀yẹ ká mọ ẹyin agbákọ̀ ẹ ní rí ogun àkóbá torí ọ̀pọ̀lọpọ̀ dẹ́rẹ́bà ó yá ẹ mú wá 3000 tí wọ́n fẹ́ gbà yẹn nọ́mà àsáìtì ẹ máa ń pọ̀ jù lára wọn díẹ̀.
1: Ìjẹ́ ẹ ti wá gbọ́ o àjọ tó ní sí ìdánwò WAEC ti yan alàgbà kan tí wọ́n pè ní Sulaimon Danlami kún gẹ́gẹ́ bí olórí fún ti national office fún ti àjọ WAEC látàrí bó ṣe gbaṣẹ́ lọ́wọ́ dókítà Amos Joash Josiah Dangutu ni kún gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ báyìí o bẹ́ẹ̀ náà ni NLC ayédáadé àwọn òṣìṣẹ́ wọn ní jo ajayiro ààrẹ wọn ti sọ di mímọ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí àwọn nínú ọ̀nà àbáyọ rẹ̀ ó sọ̀rọ̀ náà lásìkò tí wọ́n gba àlejò dókítà gbẹ̀ngà ọ̀làwẹ́pọ̀ ashimi tó jẹ́ adíje dupò ààrẹ ẹgbẹ́ òṣèlú SDP nígbà tó gbà wọ́n lálejò.
0: Ó dé ǹjẹ́ ẹ ti wá gbọ́ nínú ìwé ìròyìn ọba tìlú Benin apọlọpọlọ ewu ààrẹ kejì ni wọ́n mà ti sọ fún ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress àtàwọn tí ó jẹ́ wípé àdíje dupò tí wọ́n fẹ́ lọ sílé ìgbìmọ̀ aṣòfin wọn ni bó ti tọ́ ni kẹ́ ẹ jẹ́ ṣe o ẹ má jẹ́ àṣẹ ní bó ti gbà torí wípé ọba ìlú onílùú òní fẹ́ òtù àwọn náà ń sọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ ṣe dáadáa kẹ́ ẹ sì tẹ̀lé ìlànà òfin kẹ́ ẹ wá rí i pé ètò ìdìbò tẹ́ ẹ fẹ́ ṣe ó lọ nírọ̀wọ́rọ̀sẹ̀.
1: June 12 should go beyond public holiday. Ọ̀gbẹ́ni Musawa ló sọ ní mímọ̀ tí ń jẹ́ Sanotu Musa Musawa tó jẹ́ mínísà fún ètò àṣà ìrìn àjò afẹ́ àti creative economy òun ló sọ̀rọ̀ náà ní mímọ̀ ní ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí.
0: Ǹjẹ́ ẹ ti gbọ́ nípínlẹ̀ Zamfara àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC mejo ni won so pe won kowe won resign won na won o se ise mo won kuro ninu egbe oselu APC won si kowe proper ni won se koda o wa documented wipe a so wipe a o sise mo ni pele wo e ma gbo biroyin ba wora
1: nje ti wa gbo ninu we iroyin lo wuro toni ni won so di mimo wipe Are Bola Metinubu so oni ogbon atiruda ti mo gbe kale lori eto abu lori emi ati duki omo Nigeria o so esorere o awon ologun le wa Nigeria won ti jiji ogun won ti takiji won ti takebe won ta bakila won gbogun ti awon esi okoku lo le di Nigeria
0: je ti gbo ijoba apapo orile de Nigeria so lojojumo powo to ba dile bayi le suma be lowe o ijoba apapo orile de yi wa ko awon odo ti won lo bi 80,000 ogorin 1,000 ni won so pe won ko ti won daleko lori ona tawon na le gba lati fi di oga ara won be na ni won tun ko awon kan ni pinle oyo lona to tun ya lara oto lati ri wi pe won o duro lori pe e mu todo yin wa ka ba yin je
1: je ti wa gbo agba ko ma de inu egbe oselu APC
0: agba ko ma de ko ma de lon so wa be
1: ni ri pinle sanfara omo le bi ma sofi mejo ototo lori sign ni o
0: won
1: resign ni o olowo se APC mo agba ko ma de sanfa egbe oselu APC won diku ni pinle sanfa
0: nde ti gbo igbakeje are lorilede Nigeria bere investment won ti bere investment fund won ti bere sini sowo sita 40,000 naira 40,000 naira every woman each woman owo 40,000 naira latodo igbakeje are orilede Nigeria owo odoko
1: doko ije ti wa gbo ninu wero yin nation lo wuro toni ni won tin so di bimo fun awon agbejoro lo lede wa Nigeria wi pe ma ba se agbejoro je be ti se nko awon petition iwe enini lori ran te fi taku awon oro ti o ye ke taku e lo de ile be o adajo chief judge abiodun adebara lo so di mo ni ipinle kwara o ni awon jekoje kokon be leka eto igbejo lo lede Nigeria won mo se won se o
0: nje ti gbo nipinle eko ta wa ye awon ajo lasma to je wi pe ani kono o ma lo ko ma bo ki gbogbo en gba bo lati bi igbeyawo leke omo baduru lanu ni sukere fakere mo wo lasma ko anu e de se mi ni talabi amo anu eni yi de se mi nigba ta go meje ti lu ti lasma o ti le lo le e koda konko shoot ti lasma wo o ti nta won lese olorun saanu wa won ni awon ajo lasma nipinle eko won ni wakati 24 la won fi bere si sise o ninu osu ember ta wa yi iyen osu kewa kokola okay beni ati se kesan koja kewa kokola ati osu keji la odun won ni awon ma wa ni titi loso ati lorun eri wi pe e tele ilanu ati idari ofin won tori wi pe lasra ki sere lokopona o
1: goda abala ta de
0: abala ta wa
1: yi e ya doke lohun na
0: goda ta ba lo ta ba
1: parade awa ti siwaju
0: mo te siwaju

0704 700 3341 0704 700 3341 Hello. Ẹ ṣe púpọ̀ mama Tinúadé láti Ìbẹ̀jú Lẹ́kí 070 kílẹ̀ yìí náà fẹ́ sọ mọ́ mi dájú ẹ̀yìn náà ọ̀rọ̀ yìí gbogbo wa lọ́kàn torí kò sẹ́ni tí ò

0: ẹka lẹ gbogbo olólùfẹ́ tó wà tó ní ìmọ̀dọ̀yẹ ìtumọ̀ gorí afẹ́fẹ́ nílé iṣẹ́ rédíò nàìjíríà 102.5 ní gbogbo alẹ́ ọjọ́ mọ́ndé láago mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́sàn-án àbọ̀ eléyìí tó sí ọ̀bọ̀ òjẹ́ gbogbo ẹbí wọnú ara wọn ni olóòtú ètò yìí onóòṣe fọwọ́ rọ́sẹ̀yìn arábìnrin ọmọlọ́lá ọlámíjùlọ láìgbàgbé studio manager sm ìdòwú ìṣòbò àjọ ń po opo àpọ̀ ni ibi ìṣẹ́tọ́ bá ti gbélú kọ́hún àjogún náà ni sájẹ́ tí ó jó o ẹni tó wá jó olóòtú àwà fún gbogbo ètò iléeṣẹ́ rédíò nàìjíríà 102.5 arákùnrin abiola peters arákùnrin perspective àwọn gbọdọ̀ gbàgbé ẹni tó ń tì wá lẹ́yìn lórí ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún báwo ṣàbáwò ìtúrúkẹ́ jẹ́ oníṣègùn oṣù ọ̀lálẹ́ ọ̀làwálẹ́ ọ̀ṣùlà mọ́gàjì ìtọ́jú àìsàn ọ̀run ojú èyíkéyìí ojú àfọ́ta ni tó yẹ pé ẹnu lẹ́gbà ló egbògi wọn tọ̀rọ̀ mọ́ tiwantiwa 3107038615168 ọdún ìtún ti lọ ìwọ̀nba tó kù kọ́dún parí à ń bẹ ọ̀ọ́yàrábì mẹ́jẹ abọ́ọ́dún lọ tayà tọmọ ìwé tá à ń kà lọ́wọ́lọ́wọ́ òun náà ni alẹ́ ni balẹ̀ kò sí nǹkan tọkùnrin ṣe tó bí orí ṣe o arábìnrin fọlákẹ́mi aya sọ́làjà náà jẹ́ pé ó kọ ìwé yìí bẹ́ẹ̀ bá sígbà gbogbo ẹ náà wọnú ara wọn ni ẹ bá ní ara ẹjọ́ wọn dáa ó ti gbúgbà bábá tiẹ̀ náà mọ́ ni àwọn orúkọ tẹ́ ẹ̀ bá pàdé nínú ìwé yìí àròsọ lásán ni o àbẹ́rìn kankan ń gbé o àròsọ lásán ni a sì wà ní ojú ewé kẹta alẹ́ ni balẹ̀ amánisẹ́ni afàìmánisẹ́ni aṣẹ́ni báni dárò kọlọ́ọ̀ba kọ́ máa kọ́ wa yọlọ́rọ̀ wọn ẹ̀yìn kò lè lọ́ta wà inú ilé náà jẹ́ pé aṣẹ́ni ń gbé o oyin lọ́mọ oyin mama ti ń wẹ̀ lódò tí gbogbo mage tó ń yọwọ́ ẹsẹ̀ wọn ní tèmi ni ọgbà tèmi ni ọmú o èrò àwọn mage mìíràn tí oyin lọ́mọ ń rí pé kí wọ́n fọwọ́ sọ̀yà tàbí kí wọ́n bá wọn dọ̀rẹ́ tó sì jẹ́ pé bẹ́rẹ̀ yìí ò bá lè jẹ́ ọkọ ẹni a sì jẹ́ àlè ẹni arẹwà gbogbo aráyé lọ jẹ́ pé ó máa bá wọn tán tó ní bá fẹ́ arẹwà ọfẹ́ ìyọnu fàdérera tó jẹ́ àgbẹ̀yìn ọmọ rẹ̀ òun náà jẹ́ ọmọ tó jẹ́ pé ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹwà bó ti jẹ́ wípé ó sì kéré ní tirẹ̀ kò sì ju ọmọ ọdún mẹ́rin lọ lásìkò tá à ń wí yìí ẹ̀yìn ló ń di àkókò síbẹ̀síbẹ̀ náà wọ́n gbàgbọ́ wípé ọmọ tó ní ọ̀pọ̀ ẹwà ni wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti ń sọ̀rọ̀ bó ṣe ń rìn kìí kánjú kódà kìí kánjú sí ohunkóhun arẹ́rìn músẹ́ ẹ̀rọ kọ̀ọ̀kan ọmọ rẹ́rìn ni pẹ̀lú gẹ́jì náà gíjẹ́ ẹ̀rí ọ̀jẹ̀ kọ́ọ̀nà ọjọ́ ìyá rẹ̀ púpọ̀ ìyá ni wúrà bàbà ni jìngì ó ní ẹwà òun pẹ̀lú àkọ́bí ìyá rẹ̀ oyin lọmọ ìyá wọn ni wọ́n wá lọ ọmọ òjọ́ sokoto yọjọ́ kìtìpá nítorí gbogbo ènìyàn ló mọ̀ wípé obìnrin ọlọ́pọ̀ ẹwà awélẹ́wà òun náà ni amálẹ́gbẹ́ ń ṣe òun sì ní àwọn àkọ́bí ọmọ rẹ̀ tọ́jú pé ìjọ oyin lọmọ àti àbígbẹ́yìn rẹ̀ fàdérà wá lọ ní ti fàárípọ̀ àti awọṣọ márùndé bàbá tó bí wọn náà méjèèjì jọ sí wọn ní ẹni àpé àjọ àjọtán ló jẹ́ pẹ̀lú àjọ èyí ó sì rẹ́gí pẹ̀lú àwọn ọmọ méjì tó jẹ́ pé wọ́n ti jẹ́ wípé fàárípọ̀ ọjọ́ ọkùnrin àti awọṣọ márùndé tó sì jẹ́ obìnrin bẹ́ẹ̀yàn bá wo àwòrán bàbá wọn yìí ní àwọn méjèèjì yìí wọ́n mọ̀ jọ bàbá wọn o ṣé ẹni bá bí ni làájọ bọ́mọ̀ òbájọ sòkòtò àjẹkíjìpá àfi bẹ́ẹ̀ ni pé mègídá ti ń ṣe bàbá wọn láàánú ó sì pọ̀ wọ́n sílẹ̀ ní mègídá ni mo sì rí náà nìyẹn mègídá pọ̀ lọ́kùnrin arìn bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ó lọ́yàyà onínú rẹ̀ dá ni ẹlẹ́yin ju àánú ni mègídá lórúkọ tí àwọn ọmọ wọn yìí tó ń pe bàbá wọn ó lè yọjú rẹ̀ kọjá pé ó fi tọrẹ ni o òun náà ó sì máa ṣe dáadáa tá a bá ń pè ní philanthropist bùjẹ́ bùdàní aṣọ̀rẹ́ mọ̀ọ́bẹ̀ ó dàbí ọba wa tepe wani odo wan bi landlord wani awu se to nugo ka fata o bade mi lo ase gba jasa ola si de wan flat office ku je bidana aja ni motan le obi nja ara ilodo olubisi omo eranko yayo isola gan omo gan ko bi dudu isola afi gbogbo re bi omo pupa iko ero tele ina lo fa iru awon oro tan so won yi dupe ko se ti oni ku ko se ti baba lo ni diburo mo je agbagbe imodo ye deto to mo gura fe le se radio nigeria wa gbale ojo monday lago mesan si ago mesan abale fun ogbo aseju gbapo ipagbeta ki lo so do ni segun bile osolale olawale to je olodu fun itoju aisan oju 0703-861-5166 edanwo eri pe obi iye okere peter ko baja okere ko le lu waya o daudu ni gi akose isola gege bi ipo re ninu ebi ona lo se akoso ogun si baba re tori wale asa ifisile allah ya kuko ona ni bigira okola to si tori pe o tun faje se afeju ni won o gbadumo ni won ti ki wa nkan ti onisowo atata to je pe ko si popo na ni asiko ti won o mo yaya se iru re ni kwalu mutu wa dagba ni owo molebi ni o san gangan so se je pe awon aya to mo re o kun si adawo isola nruko re gan o si ni ola o ni ola lodo so se je pe ori ajejeun o je pe to tin suwo pelu awon alawo funfun to je pe o ni ore daradara laarin won koda ma lo si oke okun lo so o ko ile repete ni igbe aye re o si fi ile ise aladani ti re sile pelu awon dukia miran awon mere lo fi sile lusisi to se pe ori aye pe o ati pe o digbo se ngba to kile aye ko de pe iku re ko to bi osu meta ti igi akosere na to na to fi pasamo owo ko si nkan kan fun wa mulegbe ti se iyawo kekere ti olugbe fi sile o wa di kolomo odohun ya re pe won ti joko te gbogbo ogun olugbe ina ti dile leyin asusun je sugbon ohun to wa leyin efa oju eji lo tori pe a se pe ko si asepamo na lo wa eni to jogun ologun eni kan na ni o jogun ti re lo e ba si gba pe inu iroyin ironu je yin ni amolegbe wa se bi arokan te pe o mu ekun asun dake wa amolegbe o bere si ni ireti awon tun ti megira ti jogba lero fun awon omo re wonyi ona ti pe gbogbo ero okan won ni pe awon omo hun yo ko eko debi yen ko eko de aniyan re si ni pe ki won kawe koda ki won lo si oke okun tori pe ko omo re ko le ba fu eni simi gbogbo nkan eko ti won ba si rigba ni orede won ati ti oke okun won ko papopo se bi bi se obala omo nu re godo la ni amolegbe won ti to fa ton won fi kawe ti o si mo ko bẹ́ẹ̀ ni kò mọ́ọ́ká àìmọ̀wé òun ò kò bá àmọ́ lẹ́gbẹ́ ọ̀rọ̀ lódélẹ̀ yìí ó kàwé mọ́ọ́ká gbọ́n ò rí mi bí n ò kàwé akọ̀ọ́ gbọ́n ò rí mi ṣùgbọ́n tó ń dúnni ló ń pọ̀ lẹ́rìn ológun ẹrú kú kò ní aṣọ kan ọlọ́gbọ́n àfò náà kú kò ní bàtà kan amọ́lẹ́gbẹ́ bó ló ṣe ṣe sí o jọ̀rọ̀gbọ́n dá sí àbí ọ̀rọ̀gbọ́n dá sí ẹ já máa fi padà sí jọ mẹ́jọ lórí àkọ́tun ètí àpè ní ìmọ̀ dòye ṣùgbọ́n síwájú gbogbo ẹjẹ́ á kàn sí ẹni tó ṣe onígbọ̀wọ́ abala tó yẹ pé àwà yìí tó ló wá ní kátọ́jú gbalé káàmọ̀ tó jẹ́ pé oko lèṣo ẹjẹ́ á kàn sí oníṣègùn oṣọ́lálé ọ̀làwálé oṣùlá kágbọ́n kàtà ń ṣùtà nípa ìtọ́jú àìsàn ojú.
1: Ah, àjọ̀dún ìkórè àjọ̀dún ìkórè àjọ̀dún ìkórè èyí ni láti pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ìkórè ti ìjọ Saint Michael Anglican Cathedral Church ìlú Èsìẹ́ elé tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó àjọ̀dún ọdún kẹtàléláàdọ́rùn 93rd anniversary tí a pe àkọlé rẹ̀ ní ìkórè iyì Harvest of Honor ìwé òwe orí kẹta ẹsẹ̀ kẹsàn-án Proverbs 3:9 ọjọ́ Sunday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá 29th November 2026 ló máa wáyé ní gbọ̀ngàn G Kapa number 102 Boronu Way opposite Home Science Center Ebute Meta ìpínlẹ̀ Èkó ètò ìsìn yóò bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lábẹ́ Right Reverend Bishop Adeolu Adekola Bishop Igbomina Diocese Ankara Ìkórè ti wà ńlẹ̀ fún títà lọ́dọ̀ Mr. Dele Oyawoye 10 OS Street Fadeyi ìpínlẹ̀ Èkó 0059322800 Mr. Stephen Adeyemi 28 Princess Street 3rd floor flat 6 Lagos Island 0038499475 Mr. Lekan Ibiyeye Iron Market opposite Baptist Church Headquarters Olowu Tabi 69 King Anglican Church Enowa Lagos Island 0023247508 Ati Mr. Kule Ayelagbe 42 Dosumu Street Lagos Island 0022838020 Tabi 0094844515 Olu Kore Yi Abu Yi Fun Gbogbo Wa O Igbimọ Ikore Lolu Kede
2: Àbá òfúlà tí a ti ń pariwo ọlọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀.
3: Wọ́n ti dé o.
2: Àbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá.
3: Gbogbo ènìyàn lọ.
2: Ìṣòro èyí kéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
3: Yálà ó ti pẹ́ tàbúsẹ̀ ti bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
3: A ò mà ní gbà
2: kẹ́mú aburú.
3: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ̀ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
3: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́
3: kó tún wo clear.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
3: Ní bàbá òṣùlà léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
4: Kí gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ mi ní déédé àkókò yìí. Orúkọ tèmi ni Ọláwálé Osù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ òṣùlà àbà. Iléeṣẹ́ tó jẹ́ pé ìgbáyé gbádùn gbogbo ẹ̀dá ló jẹ wọ́n lógún. Níbi káfewé àtegbò, túìdè, jáìdè, gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́, àbí èyí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àìsàn tẹ́lòmíì ti náwó náwó sí, tán ti fẹ́ gba kámú, tán ti fẹ́ sọ̀rì tínú. Ẹ má ì tí ì jẹ́ ká gba kámú aburú o, adìyẹ tí ò tí ì kú sì le jàgbàdo. Iléeṣẹ́ wa ló ṣe àgbékalẹ̀ egbògi alágbára bí àrá. Egbògi oníbẹta 3-in-1 package tó ń ṣe iṣẹ́ fún ìṣòro ojú ọlọ́jọ́ pípẹ́ àti gbogbo àìsàn tó lè fa sábàbí rẹ̀. Òṣùlà Eye Solution Powder Plus, Òṣùlà Herbabitas, Òṣùlà Antibiotic Powder. Mẹ́tẹ̀ẹ̀ta nìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀. Tán sì ti lù lóǹtẹ̀. Wọ́n ti ní NAFDAC number o. Tó bá ń ṣe wá bí ẹni pé ojú wa ń léwó, ó ń tà bàbá, ohun tó súnmọ́ la lè rí, tó bá jìn, a ò lè rí. Ẹ̀yin rí bí ọyẹ́ bí ọyẹ́, ṣe lẹ̀yin rí kùrukùru, kò tò lẹ̀yin wò, ó wá ń jọ gegele lójú wa. Ẹ̀yin ò ríran kàǹkan tó bá wẹ́ mọ́, àbí gbogbo nǹkan ń ṣókùnkùn. Ẹ̀yin ò lè wo iná, ẹ̀yin ò lè wo oòrùn. Ṣe ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fà yín ní tẹ̀ẹ̀tẹ́ kẹ́ ẹ tó lè jáde. Ẹ̀yin ò dá ojú ẹni tó ń kí yín mọ̀ mọ́. Gbogbo ayé ti ń fura pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú titi wa. Ẹ̀yin ò lè wa mọ́tò lálẹ́ mọ́ nítorí àìríná. Wọ́n ti fẹ́ dá wa dúró lẹ́nu iṣẹ́. Ẹ̀yin wo nǹkan funfun tó lé tóńtó síbi ìríran titi wa. Irú orúkọ wo làwọn olóyìnbó ni wọ́n ti ń bá wa pé n ti ń yọ ìríran tiwa lẹ́nu. Òṣùlà Eye Solution Powder Plus ni egbògi táwọn ayé tún ń lò tó fi ni lọ́kàn balẹ̀ tó kájú èyíkéyìí ìṣòro tó ń yọ ojú wa lẹ́nu. Iléeṣẹ́ wa làwọn èèyàn ń júwe fáwọn èèyàn wọn tó nípèníjà ojú tán ti náwó náwó tó tó kọ́ pẹ̀tẹ́ ẹ̀sì dànù nítorí rẹ̀ sí. Ẹ má làágùn jìnnà mọ́ o, ẹ yé fowó ṣòfò. Ẹ̀yin ọlọ́gbọ́n dorí ẹja mú èèyàn. Tẹ́ ẹ bá ti ri pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ sí ojú wa tàbí a ní ẹni tó ń ṣẹlẹ̀ sí. Iléeṣẹ́ Òṣùlà Herbal ni kẹ́ ẹ mọ bọ̀ tààrà. Òṣùlà Eye Solution Powder òun ni gbogbo àwọn tó nípèníjà ojú tún ń lò tán fi ń mórí bọ́ lọ́wọ́ à ń náwó sí ikú atú. Òṣùlà Eye Solution Powder ó ń mú ojú tó ń sú tó ń rí bí ọyẹ́ àtojú tó ń wò bàìbàì tí kò lè kàwé. Ka Bible mọ́lẹ̀ rekete ni o. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́yìn ò báyìí tí ìfìgòsójú ẹ̀yin ò kí ń rí nǹkan kà. Ìmọ̀ fìgòsójú kàwé. Ka Bible tẹ fóònù tẹ kọ̀m̀pútà kì í mọ̀ jẹ́ kéèyàn ó múra sí n tí ń yọ wọ́n lẹ́nu nínú ojú o. N tó ń yọni lẹ́nu nínú ojú ló sì yẹ ká mójútó o. Kó tó di pọpẹ́ mélòó mélòó àṣeyọrí tá a ti ní àkàìmọye ìjẹ́rìí níléeṣẹ́ Òṣùlà Herbal. Ṣé ti arábìnrin kan tó jẹ́ pé bí ò báyìí tí ìfìgòsójú kò kí ń rí nǹkan kà tọ́lọ́ ń lò wá fún la fẹ sọ ni abi eni to ti se ise abẹ lekini to ti se lekeji to je pe nti won tori re se ko kuro nibe abi ti arakunrin tan to ti lo si oke okun lati lo se toju oju nbe nigba to pada de se lo tun ri bi oye se lo tun ri kurukuru afigba to lewe ategbo ile baba wa nile se osula haba lana danu fi dopin lori oju won o osula eye solution powder ti wa yi won o ki nkan soju o enu bayi le ma lo si tesi ma ri resort re ninu oju wa gbogbo eyin omo tawon baba wa ati ya wa npariwo pe awon omo ri na dada tani se lo ma nda bi en pe kurukuru nbo le ninu oju awon nkan kan se weli weli ninu oju won to da bi n pe iri nse gbogbo nkan wa njo funfun funfun loju grandma grandpa ba se n kolugba be na n ko lawo ninu ile e ma mo je koro won osu wa awon baba ati ya to jiya nitori wa ka le debi giga ka le je eyan pataki won omo gbodo di tan wole keyin o fe jeun kori na ri n to fe je ka le jo wole ka ma ru alejo to je aise dede oju lo mu keyin o sese ma fowo pa ogiri ko to le rin yoruba ni eye ki ifo ko fori sogi bi eye ti o loju ko o gbogbo eni to n gbo mi oju o ni relede gbogbo wa o address wa ni yi o olu ile ise wa wa ni ilu ikorodu nibi gbogbo te ba ti nbo e bo le ni agri bus stop ni ilu ikorodu leko egbe okada to n lo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe e li ki olokada ko ma gbe lo si abata lodo osula haba eyin ti iyana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbeda idimu road ni iyana paja ni adojuko gowan estate e mo ba wa nbe ti osodi awa ni ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o ero bani soro wa re o whatsapp number wa na si ni 070-38-61-5168 emule kan si 070-38-61-5168
5: Wọ́n àgbàbọ̀ wọ́n sọ pé igi gogoro má gùn mí lójú àtòkèrè láti ń lọ. Àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì. Kí Ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ ọkọ wa wá. Ń bá mi ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ. Tẹ́tẹ́ dìde fúyà kó tó pẹ́ jù. Ó ṣeé ṣe kó o ti nọ́gbọ̀rá nọ́gbọ̀rọ̀ tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi. Má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ. Tẹ́tẹ́ sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Osula Herbal. Òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rújú rárá.
4: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ Ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́ Osula Herbal. Àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Osula Eye Solution Powder, Osula Antibiotic Powder, Osula Herbal Bitters. Kò ṣe mọ́ ni ni àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà. Gbogbo tí ń jẹ́ titọ́ Ọlọ́run ànádànù àádópin ni o. Osula Bitters kò ṣe mọ́ ni ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọ́n lógún. Osula Bitters ló ń fọ́rọ́ tódùn tódùn kúrò nínú àgọ́ ara. A máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹ tódùn tódùn àti kaya ní Osula Bitters nínú ilé o. Kó bá wa fọ́rọ́ tódùn tódùn kúrò nínú àgọ́ ara wa. Bí ṣúgà bá pọ̀ lápọ̀jù àkóbá tó ń ṣe nínú àgọ́ ara wa kò kéré o. A máa ṣe àkóbá fún ojú kì í jẹ́ kéèyàn rí na dáadáa. Bójú bá ń yọni lẹ́nu téèyàn sì ní àpọ̀jù ṣúgà àfi ká kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà kálàáfíà kó lè dé bá ojú wa ni o. Àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga a sì máa ṣokùnfà ojú sísú àti àìróorun sùn. A máa ba iṣan ara èèyàn jẹ́. A máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó pọ̀n pẹ̀pẹ̀. Ẹ̀yin ti ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn lóru kílẹ̀ ó tó mọ́. Osula Bitters ni kẹ́ ẹ lo ń ṣe lẹ̀yìn gbìnkì kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́. Ẹ̀yin tẹ́ ń ṣègbọ̀nsẹ̀ kólíẹ́ omo nre wa tenu tenu omo nre wa tokan tokan irin kekere la rin eyin tin simi lai moye igba loju ona e lo sula bita pub omi kan le yin mu iki oda bi meji le fi seyu e pada apoju suga to se akoba fun oju o na lo npa nkan olomokunrin mi ku fi fin ti o le gberimo o n lo si waju ko to di pe elomi ni stroke te ba ngbo silent killer apoju suga lo nje be o koni mu wa o koni mu awon omo wa o to mo kekere ta bagbalagba tan ba jen todun todun ati kaya ni osula bitas ninu le o gbogbo isan ara to ti doku te ba nlo osula bitas gbogbo re lo ma bo sipo osula bitas ojulowo egbogi ajisanin osula antibiotic powder on lo sele keta re fun gbogbo eyan to ni chronic infection oju ara yin wa nkan funfun jade wa lati oju ara ti o te wa lorun inu wa nkun gurugbu nkan le mo wa lona ofun o nse bi kapo a o deripo osula antibiotic powder lo ni agbara lori ogbologbo chronic infection to ti wo inu eje to ti di kokoro abejeje to mu ki nkan kan ma so kulu kulu kakakiri ara wa ara nta wa ara nja wa je chronic infection to ti mu kelomi ko sa dede ma ru kan ma gbe gbogbo ayewo lelomi ti se pato n to n sele ninu agbo ara won won o mo osula antibiotic powder ama foro ogbologbo kokoro inu eje to nbeje wo kakakiri ara to wo dapa to fun apa ni isoro to wo dese to fun ese ni wahala to mu ki gbogbo ara elomi ko ma wuwo lati gbe bara se yun wa be lo nja wa je ara ma ta elomi lai fomi atapara osula antibiotic powder ohun lo gbagba agbarun wole o teyin ba nto sere sere gbingbin leyin gbinkin ke to le seyo eyo tin yo ki njade daada gbogbo awon agbalagba ti ogbologbo infection to ti so won di eni to ni prostrate ti e yo won o se be jade daada mo toju tun yoru won lenu kokoro inu eje to se akoba fun oju o na lo sakoba feti o feti elomi o fi gboro mo gbogbo igba ni kokoro n jade lara todo eyin kokoro inu eje olojo pipe to ti fa koba sinu eje to ti fun wa ni akonarun to wo sinu oju to mu koju wo mo su to mu koju wo mo wo bye bye ti bo je kari na daada ba se fe eyin wa nri bi oye eyin wa nri kuru kuru eyan to ni isoro oju to si ni ako onorun be se nse itoju oju be ni ke ma se toju ako onorun o be yan ba ni ako onorun lara to lo nse ise abe foju o dabi eni to nge igi lori ti o wu tegbo tegbo ni o on lo ma nse okunfa ti elomi fi se ise abe lekini ti won fi se lekeji nkan tan tori re se lo to n pada sibe osula aba antibiotic powder lo lagbara lori gbogbo chronic infection ati ogbologbo kokoro inu eje pelu ako onorun ta ba soro nipa kafewe ategbose itoju oju ati gbogbo aisan to le fa sababi re kawu gbogbo e ti gbogbo ti gbogbo olokiti bi obo osi o ile ese osula aba ohun ni ke ma botara iberu olohun lawon fi nsise ti won o
6: tun tun leleyi o lati ile ise osula aba osula bita lo nje gbomo kekere tabagbalagba ba nje ntodu todun afi ke ya lo ni osula bita ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lọwọ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fún ni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara osula bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ tíbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹsẹ̀ wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa migulegule ẹlòmíì agbẹ́sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de blọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí osula bita ni kẹ máa lò ẹ wá gbá o àkíyèsí kan pàtàkì rèé tẹ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọn gbé spíkà sílẹ tó ń pariwo ogun iléeṣẹ osula aba àwa kọ́ la rán wọn níṣẹ́ o èèyàn lẹ́gbàtà tẹ fẹ́ bá wa dòwò pọ̀ ààyè ti sí sílẹ̀ lọ́dọ̀ wa o lórí egbò igi osula bita ẹ pè wá láti forúkọ sílẹ̀ a ó máa sọ àdúgbò ibi tí ẹ wà gbogbo iṣan ara tó ti dòkú tẹ ẹ bá ń lo osula bita gbogbo rẹ ló máa bọ sípò ó máa ń rẹ wá tẹnutẹnu ogbologbo infection tó wà nínú ẹjẹ gbogbo ẹ lòtúlá bita ó fọdànù káwa moribọ lọwọ ara yíyún ara títa nǹkan tó lẹ mọ wa lona fun ton se bi kapo hotel de ripo isan ara wa ton fa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula bita ni ke lu o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa dana osula bita ojulowo egbogi ajisan ni
4: address wa ni yi o
7: olu ile ise wa wa ni ilu ikorodu ni bi gbogbo te ba ti nbo e bo le ni agri bus stop ni ilu ikorodu leko egbe okada to nlo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe eliki olokada ko ma gbe nlo si abata lodo osula haba eyin ti iyana paja Ambeni number 33 Olorun Adaba bus stop ni Egbeda Idimu Road ni Iyana Paja ni Adojuko Gowan Estate e mo ba wa nbe ti Osodi awa ni Ladipo bus stop ni Ikeja Long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o
4: ero bani soro wa re o whatsapp number wa na si ni 07038615168 07038615168 07038615168 emule kan si 07038615168

0: ṣùgbọ́n ní tàǹkà lọ́wọ́ náà ni alẹ́ ni balẹ̀ ṣẹ́jẹ́ pé lábẹ́ arábìnrin fọlákẹ́mi ṣọlájà màná níjọba 08034051 apàdé tó mẹ́jọ lórí àkọ́tún ìmọ́dọ̀yì rédíò nàìjíríà 103.5 rédíò wà ó ti jáwé.
1: Mo rúbi ìnà rẹ̀ bẹ́ẹ̀ kí olóyè jẹ́ ni mo dàbí ẹ̀ sọ.